fun mi ń bọ̀, kí ni fẹ́ ọ́? Ìyẹn olùsọmọ mi wà ní sẹ́ẹ̀bù, kò yẹ lọ máa rí kíbo. Àmì sì fún mi, ọbẹ̀ tó bá láàdù. Ìyẹn olú mi, ìwọ ní ṣàbà fẹ́. Ìyàwó ni ya, ṣọba wípé owó. Wà mí wá fún tọ́jú, wà mí wá fún mọ̀ni. Bímọ gbọ́nà tó wù mí, kí ni wá ẹ o? Wà mí wá fún tọ́jú, wà mí sẹ́, wà mí wá fún mọ̀ni. Wà mí sẹ́ fún mi ìyọlú, ọbẹ̀ tó bá láàdù. Bímọ mi, ìwọ ni ṣáà.